0: Àti jẹ́ sí nínú yóò.
1: Alo.
0: Alo. Alo.
1: Fọ́n dàgbé.
0: Fọ́n jíjọ ẹ. Lámẹsẹ.
2: Lámẹsẹ ń tọ́lù. Ẹ wọ̀ sí rẹ.
1: Alo.
2: Ẹyẹ àtúnṣe kú yìí, ẹyẹ kú inauguration ọ̀rọ̀ bàárẹ̀ tó palẹ̀. Ó ta ẹni ìdúró ti pa.
1: Ẹ wọ̀ sí rẹ yẹn o. Dápa bí rẹ.
0: Kọ́gbẹ́ ìdí bí rẹ.
2: Mo bá jẹ́ àwọn ìdí rẹ̀ mọ́lẹ́. Mo sàn àfọ fífú dọ̀ kúmẹ́ ìsàmì.
1: Mo sàn kẹ́.
2: Mo fífú àpẹlẹ.
0: Fífú kọ́ àpẹlẹ ìsàmì.
1: Lamu tí èvé mi à.
2: Ẹ
1: yọ ma dọ́ tàbí yọ bí yẹn rúdọ̀.
0: Ẹ gbé yọ tuntun gbà.
2: Ẹ gbé yọ tuntun gbà mẹ wọ ní yẹn.
0: Lọ́kọ̀ yọ náà o.
2: Ṣé náà bá pèsè kú jọ ọlọ́pàá máa yan. Ṣé náà jọ òkú ẹ̀fọ́ fi tọ́.
1: Ẹ yọ.
2: Ẹ kọ́ àti náà mi yàn rè. Ẹ bẹ̀ fún ẹ̀ wọ́n tọ́ ẹ lẹ́jọ́ pátápátá. Fọ́n tọ́ ẹ̀ ní agbọ́n sọ fún tó ní pọ́pọ́ mi. Ẹ láàbò ní ilé ṣé wò ní tọ̀ kárá ní ọdún ajá fún wò ní ìfọ̀. Ṣàkọ́ náà mi akọ́ kárá ni o. Àjà fi ẹjọ́ fún mi akọ́ pa ojúrọ̀ rẹ̀ kárá ní akọ́ ajá fi ẹjọ́. Sọ amẹ́kọ̀ọ́ ló wọ̀ wá wọ́n lápọ̀ tì rẹ̀ àhànú múnú ọ̀ ló tọ̀gbẹ́ kò ó sáná múnú ọ̀nù dáhùn rẹ̀ kékeré ni. Ẹ̀dẹ̀ afọ́yin sọ yóò tó ọgbọ́ ẹni náà ìgbà àyájọ́ ya ìgbà mẹ́. Ẹjọ́ ìgbà mi lè ṣe òwe ẹjẹ́ ìjà ló mọ ọ̀tọ̀ mi fúnra ní ẹ̀yìn kákà gbọ́ wá ṣùgbọ́n ọ̀n fẹ́ mi. Ẹjọ́ náà rí ìsìnkú mi ẹ̀fẹ́ lè pọ̀ kákà mi.
0: Ẹpọ̀ tọ́lá tẹ̀mí àtàrí ẹ̀.
1: Gbogbo ilẹ̀ Amẹ́ríkà
0: ló ń bẹ̀rẹ̀. Náà lọ́mọ.
1: Gbogbo ilẹ̀ Amẹ́ríkà ló ń
2: bẹ̀rẹ̀. Gbogbo ilẹ̀ Yaba fẹ́ ru bẹ́ẹ̀lẹ̀ ìyàngbọ́ra jùlọ ta mi. Yaba ìtọ́jú ìkúdó mọ́ lé o. Ìjọpọ̀ àǹtà. Ẹnu ìṣẹ́ àgbẹ̀ náà fẹ́ràn kò bí yan rárá sí. Ẹnu ìṣẹ́ àmọ́ṣẹ́ ìjọ sí ìjọ. Kí n sọ pa ẹ̀ mọ́tò ọkọ̀ àmì tó gbọ̀nà ní ìṣẹ́ àmọ́.
0: Wà á pátá wọn o. Bàbá yìí.